0: Naija FM 102.7 Amademi Ele ọmọ ẹmẹlẹ ṣe mí ìpòjì ọmọ ayẹyẹ lè ákẹ́ ò máa jẹ́ ẹ̀dọ̀ ẹ bọ́lí.
1: Akéjì ìwúlé dédé yá fún Naija FM 102.7.
2: Yàtọ̀ máa ní kò yíká tó àtàbí ògbóǹgẹ̀ tẹ̀sán.
1: We go make sure say people wey dey blow plenty grammar, then self go confirm am say true true, say pidgin is the way. So don't touch am.

0: Fẹ̀wẹ́ yóò tó dénà gbígbí nami, èèyàn gba òrájọ́ mi tan wẹ̀. 102.7
1: Naija FM 102.7 Ha bụ igwe ozi nke anyị. Ha na-akụ ezigbo egwu, na-enyekwa m aṅụrị.
2: Ọ̀gọ̀gọ̀ mọ̀ ń gáyé.

Niger FM 102.7 ìrídíò mọ̀nàná ayé pẹ̀lú venue yèmí ayọ̀ nẹ́mi gwamẹ́ni máa gbọ́ bó ṣe he.